Ìbẹ̀rùn pẹ̀lú àánọ́ ni àsìkò yìí o. Ìwé ìròyìn tá a mọ̀ sí La Nouvelle Tribune, ó wá ṣàlàyé lórí àjọ tá a mọ̀ sí Sénat lédè Bénin. Wọ́n ní àwọn àwòrán titun tí wọn yóò gbé nínú àjọ yìí tí a ti tà sírí wọn. Ìwé ìròyìn kan ń ṣàlàyé lórí gbólóhùn ààrẹ ọlọ́dẹ àwàdà yìí tó ń ṣàlàyé ohun tó fà tí àwọn fi dí owó kù fún àwọn ọjà ìgbàlódé. Ìwé ìròyìn tá a mọ̀ sí Bénin Intelligent, òun náà wá ṣàlàyé lórí ìwọlé àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ gíga yunifásitì ti ọdún 2024 fi lọ ní ọdún 2027 tí ẹ̀rọ amáhùnmáwòrán fún ètò ẹ̀kọ́ tá ń pè ní télé enseignement wọn yóò kó wá o. Ìwé ìròyìn tá a mọ̀ sí l'informateur, ó ń sọ̀rọ̀ lórí ká máa lọ ká máa bọ̀ ní àwọn gbẹ́gbẹ́lẹ̀ àfilé ìdájọ́ láti àjọ tá a mọ̀ sí CEDEAO tí ń bẹnu àtẹ́lu ilẹ̀ Ghana pé ó lòdì sí òfin nípa àlọ́ àlọ́bọ àwọn ènìyàn. Ìwé ìròyìn tá a mọ̀ sí Mate Libre, òun náà wá fún tẹ̀tẹ̀ èsì ìbájáde ìdánwò tí a mọ̀ sí BPC ti ọdún 2024 tí wọn yóò wí yíyẹ àwọn ọmọ ní ọjọ́ ìní o. Ìwé ìròyìn tá a mọ̀ sí Le Potentiel, ó wá ṣe àlàyé lórí àwọn ojúléwòsàn ìjọba tí ìjọba ti ń gbìmọ̀ láti fún wọn ní àwọn èlò tó yẹ. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi ọ̀hún jùlọ láti lọ síbi ìparí àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní ni mo láti fi tó wa ní etí pẹ̀lú ìwé ìròyìn tá a mọ̀ sí La Boussole, ohun mèremère kan tó ṣẹlẹ̀ ní Àgbáyízùn, ọkùnrin kan tí ó fi ọwọ́ kan ilẹ̀kẹ̀ obìnrin tó fi jẹ́ olúwa nípè. Wọ́n ní àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní tí mo ní láti fi tó wa ní etí pẹ̀lú ọmọ yìí ọ̀hún jùlọ tá a mọ̀ sí Michel Dosunmu Aremu ọmọ Aṣẹ́jú. Mo dágbére fún wa pé ó dìgbà díẹ̀ ìparí ọ̀sẹ̀ yìí ayọ̀ ìdùnnú.

ẹṣeun ẹka san gbogbo ẹyin ti ẹ ń bọ lórí ètò ní ọjọ ìtì ní mo kí n pé ẹ kú ọjọ ìní ti ń sọjọ ẹtì ojúmọ kẹta nínú oṣù keje ọdún tamọ sí oṣù agẹmọ ọdún ẹgbàá ò lè mẹrìndínlọgbọn mo kí n pé ẹ kú dédé wòyí ẹ kú gẹgẹ bí ọjọ ṣe ń rí aago mẹta ti kun ìṣẹjú mẹdògún ní ojúlé sẹwà ọmọ yẹn àbúrò yìí tamọ sí michelle dosùnmù ní orúkọ mi arákùnrin wa tamọ sí agbálàkà castro àwọn ni wọn bẹ ní orí ẹrọ fún wa àwọn ìlànà àwọn ìròyìn mélòókan ìtìmọ láǹfààní láti fi tọ́ àní ètí ní àsàn ìtọ́jọ́ ẹtì ní ni àwọn èyí tí a láti fi tọ́ àní ètí ǹjẹ́ èyí ti ń ṣe èsì ìbájáde ìdánwò tí a mọ̀ sí bpc ní ọjọ́ ìní ni wọ́n wí eléyìí bó ṣe ló gbà á fi tọ́ àní ètí èyí ti ṣe ti bákà ǹjẹ́ ìfẹ̀tọ́ fún àwọn ọmọ tí a mọ̀ sí correction ní ọjọ́ ìní ni ohun ìparí àwọn tí wọ́n ṣe olùdarí wọ́n ṣe ojúye sí ohun yìí ní ọjọ́ ìní ni gbogbo ilẹ̀ àgbáyé ṣe ọdún ìgbógunjà àwọn ọ̀rá tá ń pè ní sachet plastic jẹ́ àwòsàlà yìí nípa rẹ̀ bí a ṣe lè gbógunjà ohun yìí kí a fi òpin sínú omíyalé ní orílẹ̀-èdè benin ní pàtàkì ní ìlú paraku èyí jẹ́ ìmúṣe pàtàkì tí ẹni tí ń ṣe ajẹ́lẹ̀ ìlú paraku jẹ́ àwòsàlà yìí nípa rẹ̀ bákan náà àwọn tí wọ́n bẹ ní ìtìmọ́lé ní abomekalavi ọ̀pọ̀ lára wọn ni wọ́n kọ́sẹ́ ọwọ́ tí wọ́n gba ìwé ẹ̀rí ní ọjọ́ ní ìjẹ́ta tó kọjá àwòsàlà yìí bákan náà lórí ohun ìfúnwa àwọn ìlànà àwọn ìròyìn tí a fẹ́ lọ nípa rẹ̀ òun ni àwọn wọ̀nyí kí ẹ bá wa lọ ó ti yàwó. mo kí n lẹ́kàn sí pé ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ sí rí ẹ kábọ̀ síbi àkànṣe àwọn ìròyìn àsán ọjọ́ ìní ohun tí a ti retí nígbà láti ìgbà pípẹ́ nípa ìdánwò tí àwọn ọmọ tamọ̀ sí bpc èsì bá jáde ọjàbọ ní ọjọ́ ìní tí ọ̀pọ̀ ni wọ́n yege jẹ́ gẹ́gẹ́ bí ohun tí a rí gbọ́ látẹnu àwọn tí wọ́n ṣe olùdarí àwọn ètò yìí ní orí àkópọ̀ jẹ́ ti èsì bá jáde ìdánwò yìí ní orílẹ̀-èdè benin lápapọ̀ ó lọ bí mẹ́rìnlé ní ọgọ́ta bala mẹ́rìnlá ní ọgọ́rùn-ún gẹ́gẹ́ bí àwọn ètò jẹ́ ìpínlẹ̀ àtàkùrà ni ó gba ipò àkọ́kọ́ pẹ̀lú mọ́kàndínní ọgọ́rin abala mẹ́wàá nínú ọgọ́rùn-ún èyí tí a mọ̀ sí plateau òun rí mẹ́rìnlé ní àádọ́rin abala méjìdínlọ́gbọ̀n nínú ọgọ́rùn-ún èyí tí a mọ̀ sí zoo orí mẹ́tàlé ní àádọ́rin ní abala mẹ́rìndínní àádọ́rin náà nínú ọgọ́rùn-ún ìpínlẹ̀ mono mọ́kàndínní àádọ́rin ó lé àádọ́rin nínú ọgọ́rùn-ún ní èyí tí a mọ̀ sí borgu orí méjìdínní àádọ́rin abala mẹ́tàdínní ogójì nínú ọgọ́rùn-ún èyí tí a mọ̀ sí donga orí márùn-ún ní ọgọ́ta abala àádọ́ta nínú ọgọ́rùn-ún èyí tí a mọ̀ sí alibore òun ní méjìlé ní ọgọ́ta ó lé abala mọ́kànlé ní àádọ́rin nínú ọgọ́rùn-ún atlantic orí méjìlé ní ọgọ́ta abala méjì nínú ọgọ́rùn-ún littoral òun rí mọ́kànlé ní ọgọ́ta abala méjìlé ní ogún nínú ọgọ́rùn-ún èyí tí a mọ̀ sí kùnfò lórí mọ́kànlé ní ọgọ́ta abala mẹ́rin nínú ọgọ́rùn-ún èyí tí a mọ̀ sí colin mọ́kàndín ní ọgọ́ta abala méjìlé ní àádọ́ta nínú ọgọ́rùn-ún tí wọ́n parí rẹ̀ òun ní weme tí ó rí mẹ́rìndínní ọgọ́ta abala méjìlá nínú ọgọ́rùn-ún jẹ́ gẹ́gẹ́ bí àwọn ètò àwọn ọmọ yìí tí wọ́n yè ní ọjọ́ tòun tí wọ́n gbọ́ yíyé wọn èyí tí ń ṣe ìparí rẹ̀ tí a mọ̀ sí oral yóò wáyé ní ojúmọ́ kẹfà fìlọ́ ní ojúmọ́ keje oṣù agẹmọ tí a wà ní aago méje òwúrọ̀ pẹ́pẹ́pẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí a láti fi tọ́ àní ètí ǹjẹ́ bí a fẹ́ bá ṣàṣẹ̀ wà àwọn ètò yìí yíyè ìtọ́jọ́ ti ọdún tá a wà yìí ǹjẹ́ ọ sọ̀kalẹ̀ sí ti ọdún tí a kẹ̀yìn sí gẹ́gẹ́ bí ohun tí a rí gbọ́ ó dá nínú ìtẹ̀síwájú wa èyí tí ń ṣe ìdánwò tí a mọ̀ sí back ìfẹ̀tọ́ fún àwọn ọmọ tí a mọ̀ sí correction yìí ni ọjọ́ ìní tí ń ṣe ọjọ́ ẹtì ní eléyìí parí pẹ̀lú ìrọ̀rùn àti ayọ̀ wọn ní gbogbo rẹ̀ parí ní rere kò sí fòyà kan àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ olùdarí wọ́n gba àwọn elétò kọ̀ọ̀kan ibi tí wọ́n ṣe àwọn ètò náà láti fojú wọn rí bí àwọn ètò ṣe ń lọ́gbà kí èsì bá jáde yìí kí ó lè mọ́ kí ó máa bà sí ìwọ̀n ńkọ́ èmi ńkọ́ jẹ́ gbogbo rẹ̀ ó ti lọ bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ tó jẹ́ pé àwọn ọmọ tí wọ́n lọ ní ìdánwò tí a mọ̀ sí báàkì yìí pé bí kò bá yẹ dájúdájú ìdánde àkọ́kọ́ èsì bá jáde àkọ́kọ́ yìí yóò wà ní ojúmọ́ kẹjọ jẹ́ oṣù èyí tí ojúmọ́ kẹjọ oṣù agẹmọ tí a wà yìí ní ètí ń ṣe àkọ́kọ́ yóò wáyé gẹ́gẹ́ bí ohun tí a rí gbọ́ ní àsìkò yìí nínú ìtẹ̀síwájú wa jẹ́ a ó fi tọ́ ni etí pé ilẹ̀ àgbáyé ti ń ṣe ọdún ìgbógunjà àwọn ọ̀rá tí a mọ̀ sí sachet plastic àwọn lalọ́nbàg tá a máa ń lò yẹn tó jẹ́ ohun kan tí ó burú fún àwa ọmọ ènìyàn pẹ̀lú ilẹ̀ wa jẹ́ ọdún yìí ti wáyé lọ́wọ́ láti gbà mí lókan lọ tí wọ́n ti ń ṣe ọdún náà láti gbógunjà àwọn ọ̀rá yìí ṣùgbọ́n ẹ̀pà ò boro
síbẹ̀ síbẹ̀ ilẹ̀ benin ìjọba ilẹ̀ benin yọ òfin kan jáde láti gbógun ja ohun yìí jẹ́ nípa ṣíṣe rẹ̀ lílo rẹ̀ àbí òwò rẹ̀ ṣíṣe gbogbo àwọn ohun yìí ni wọ́n gbógun jà pé kí wọ́n má ba àwáyé mọ́ ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ eléyìí tún kù tí ó ní agbára tí ó tún wáyé èyí tó mú wa jẹ́ kí a rí arábìnrin ọ̀kan láàrin àwọn arábìnrin tí wọ́n ń bẹ fún àwọn ètò yìí tí wọ́n ṣàlàyé nípa rẹ̀ sandra idosu nínú àlàyé rẹ̀ ni pé a tiẹ̀ wá dúpẹ́ pé òfin kan wà ní orílẹ̀-èdè wa tí ó rọ̀ mọ́ ìgbógunja àwọn ọ̀rá yìí tí ó jẹ́ ohun rere ṣùgbọ́n òfin náà wà tó jẹ́ pé òfin náà wọn fọwọ́ tẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ kí ó lè múnádóko kí ó lè fi san múlẹ̀ kí wọ́n lè gbógunja ohun yìí òfin náà kò fi san múlẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ ó ṣe àkàwé lórí igbá àdé sórí tá ń pè ní cask nígbà tí eléyìí dé wá ọ̀pọ̀ ni wọn fẹ́ fi sórí ṣùgbọ́n àwọn aláṣẹ wọn fi yé wọn pé kì í ṣe fún àwọn ọlọ́pàá ni wọ́n ń fi sórí fún ṣùgbọ́n fún ìdáàbòbò ara wọn ni síbẹ̀síbẹ̀ wọn ò gbọ́ nígbà tí wọ́n bá fi wọ́n wá fi àwọn ọlọ́pàá sí àwọn oríta ọ̀nà ni gbogbo rẹ̀ wá múnádóko tó jẹ́ pé ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ń dérí fìlà àdé sórí tá ń pè ní cask ní àkókò ní orílẹ̀-èdè benin ó yẹ kí nípa ìgbógunja ọ̀rá náà kí ó rí bẹ́ẹ̀ fún òfin tí a fi gúnlẹ̀ ní orílẹ̀-èdè wa láti jẹ́ kí a gbógunja àwọn ọ̀rá yìí tó ń ba ọ̀pọ̀lọpọ̀ jẹ́ fún wa tó jẹ́ pé ó ń ba ara wa jẹ́ náà ó yẹ kí àwa náà tí a jẹ́ àwa ará ìlú kí a gbógunja èyí arábìnrin wa sandra idosu ṣe lálàyé ní àsìkò yìí pé bí wọ́n bá fẹ́ ta nǹkan fún wa nínú ohun yìí a lè máa kọ̀ pé kí a ní ra nínú rẹ̀ àbí tí wọ́n bá ti ní nínú ilé èyí tí a ti ní a lè máa lò ó kàkà kí a tó máa gba àwọn mìíràn sí wa nínú ilé yẹn èyí tí a ti ní yẹn a lè máa lò ó títí dìgbà tí yóò fi ya bí a bá sì máa kọ̀ tí dìgbà tí àwọn náà tí wọ́n mú wá wọn ò nílé kó wa mọ́ torí pé àwọn tí wọ́n ń gbé fún láti lò wọ́n ń kọ̀ láti lò ó jẹ́ yóò lọ síbi òpin ó yẹ kí àwa náà ti ajá àwọn àwa ará ìlú kí a kọ́wọ́ sínú ijó yẹn kí a kẹsẹ̀ sí ijó yẹn kí ó lè múnádóko nípa ìgbógunja àwọn ọ̀rá tí a ń pè ní sachet plastique ní orílẹ̀-èdè wa tó jẹ́ ohun kan tí ó burú jù gidigidi láti wá fi tẹ̀síwájú lórí àwọn ìròyìn ti àsán ọjọ́ ìní ni wọ́n ti fi tó wa ní etí pé ìmọ́tótó àìsí omíyalé ní orílẹ̀-èdè benin ó jẹ́ ohun ẹ̀dùn ọkàn àwọn olùdarí orílẹ̀-èdè wa pàtàkì jùlọ nílùú paraku ẹni tí ń ṣe ajẹ́lẹ̀ tuntun alàgbà zulkifu zakari ó ní kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ omíyalé ọgbọ́dọ̀ parí nílùú paraku pátápátá jẹ́ ó ṣe àlàyé lórí bí àwọn ṣe ń ṣe ìgbésẹ̀gbà ní gbẹ́gbẹ́lẹ̀ wa ní àrèlú paraku kí a fi gbógun ja èyí jẹ́ nínú àwọn ètò náà wọ́n rí ìgbónáwó kan tí wọ́n ṣe ìrànlọ́wọ́ ojúlé ìfowópamọ́ tí a mọ̀ sí biwade tó ṣe ìrànlọ́wọ́ fún wa ní orílẹ̀-èdè wa àbí ní ìlú paraku láti jẹ́ kí wọ́n fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà ohun àwọn orí títì ni àwọn kọ́tà ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ gẹ́gẹ́ bí ohun tí a rí gbọ́ wọ́n ti fún àwọn tó pé wọ́n àwọn tí wọ́n fẹ́ ṣiṣẹ́ náà ní àyè ní ipò tí wọ́n láti fi àwọn ẹ̀rọ wọn gúnlẹ̀ sí láti bẹ̀rẹ̀ sí iṣẹ́ jẹ́ ó ní gbogbo ẹ̀rú lọ bó ṣe tó àti bí ó ṣe yẹ a sì wá rí ẹni wọ̀ wọ́n jùlọ tí a mọ̀ sí moise atapa tó jẹ́ olùdarí àwọn ètò náà ó ní ọdún méjì ni wọ́n fi ṣiṣẹ́ igbáko ní ìlú paraku ṣùgbọ́n wọn ò mú oṣù méjì láti fi ta mọ́ra ní ipò tí wọ́n fi fún wọn láti jẹ́ kí wọ́n fi àwọn ẹ́ńjìnì wọn gúnlẹ̀ láti fi bẹ̀rẹ̀ sí iṣẹ́ ọdún méjì ni wọ́n láti fi ṣiṣẹ́ náà bó ṣe tó àti bí ó ṣe yẹ jẹ́ nínú àwọn ètò yìí wọ́n ní owó tí wọ́n fi sílẹ̀ tí wọ́n ṣe ìrànlọ́wọ́ wọ́n lọ bíi 1,000,000 ǹjẹ́ àpò owó ilẹ̀ fa sí láti fi ṣiṣẹ́ náà kí wọ́n ṣe bó ṣe tó àti bí ó ṣe yẹ àdúgbò àwọn àdúgbò tí ó kàn òun ni àwọn àdúgbò yìí tí a mọ̀ sí pèrúgera amáwíyan gbira zongo pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúgbò tó kù ni wọ́n ṣiṣẹ́ nínú rẹ̀ bó ṣe tó àti bí ó ṣe yẹ fún ìgbógunja omíyalé ní orílẹ̀-èdè wa jẹ́ kò ní pẹ́ kò ní jìn tí gbogbo rẹ̀ yóò wá sí ìmúṣẹ gẹ́gẹ́ bí ẹni wọ̀n jùlọ tí ń ṣe ajẹ́lẹ̀ ìlú paraku zulkifu zakari ti fi tó wa ní etí láti lọ síbi òpin àwọn ìròyìn ti àsán ọjọ́ ìní jẹ́ láti fi tó wa ní etí ní àsìkò yìí pé àwọn tí wọ́n bẹ ní ilé ẹ̀wọ̀n ní ilé túbúnú tí wọ́n bẹ ní tìmọ́lé ní abome kalavi púpọ̀ ni wọ́n kọ́ iṣẹ́ ọwọ́ tẹ́lọ̀ ni àwọn ọ̀rẹ́lé ni àbí àwọn tí wọ́n ń jó irin ni wọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ báwọn ni wọ́n kọ́ ti ní àsìkò yìí wọ́n wá gba ìwé ẹ̀rí ní ọjọ́ ọdún tí ń ṣe ojúmọ́ kìíní oṣù agẹmọta wa yìí ní abome kalavi ní iwájú àwọn tí wọ́n ń ṣe àwọn olùdarí wọn jẹ́ pẹ̀lú àwọn tó pé wọ́n ṣe àwọn olùdarí àwọn oníṣẹ́ ọwọ́ tí wọ́n fún wọn ní ìwé wọn nínú àlàyé francois ounpe ó ṣe lálàyé ní àsìkò yìí pé gbogbo rẹ̀ ó lọ bó ṣe tó àti bí ó ṣe yẹ ìyẹn já sí pé àwọn tí wọ́n bẹ ní tìmọ́lé yìí
lẹni gba ti won jade ti won ni dande won fo so ya pe awon ti ni se owo laojo awo eniyan e ba je tailor ni abi agerun ni won ni tun je enikan ti won ni se owo mo ti won ma sise bo se to ati bi o se ye bakana ni nu san banko ona to je ogagba o fi to ani eti pe lẹni gba ti won jade won ni ohun lati ma mu se fun lo siwaju ile aye won pelu awon idile won gege bi on taribo latenu awon won yin ti je pe won satileyin awon ti won be ni timole ni abomeka labi ti won ko se owo ti won si gba iwe ni ojo ni jeta to koja eyi ni awon ta lati fi to ani eti yen mo ki pe ku asiku wa won si alaye lori isi bajade ti idawo ti amo si bpc ti won ti so ni ojo ini bo se lo gba won fi to ani eti eyi ti se ti back je ife to fun awon ta mo si correction ni ojo ini lo se bi opin ti awon omo ninu eto idewo ti amo si baki won gbo iye akoko ni ojumo kejo osu agemo ti a wa yi asala yi lori ajodun ile agbaye lati gbogun ja awon ora ta npe ni sachet plastic asala ni pare eta fi tesaju oun ni gbogun ja omi yale ni ilu paraku ti won ti fe lati bere sise lati je ki won dabobo awon afara wa fun rorun awa ara ilu eyi ta keyin oun lo je iwe ri ti awon to je pe won be ni timole ni abomeka lavi won gba lati je ki won le fi ma fi tesaju ni ise won won ni awon ilana awon iroyin tojo te ni mo kin pe ku asiko wa omo yin aboroyin ta mo si michel dusumu ni oruko mi arakorin wa ti a mo si castro agbaka awon ni won be ni urero fun wa ipade wa ninu ayo ati dunu mo dagbere fun wa pe o digbadi e